0: ẹ̀yin tí ó mú àjẹ́ bẹ̀rẹ̀ ara rẹ̀ tó pa náà kò lè bá wáyé. Sẹ́ni gbàjẹ́ bá mú àsọ́tẹ̀lẹ̀ karùn-ún gbogbo ló ti kú tó jẹ́ bá jẹ́ olúwa náà rẹ̀ yóò bẹ̀ sí jí padà.
1: When the fifth prophetic comes out, all that are dead in your body will come alive.
0: Gbọ́ olúwa jẹ́ tutù.
1: Ẹ̀fọ́
0: nínú mi pa òróró tí ó yẹ kó sàn lórí alẹ́ ìlà máa mú kúrò lọ́wọ́.
1: Ìwọ́n
0: ní o gbé ègbà dáìkì ní
1: ẹni mi. Kí
0: wọ́n fi àjàdá ní orí kiri àjò rẹ̀. Wọ́n máa sọ̀rọ̀ nípa tó kú òbí ní ìṣẹ́jú yìí.
1: Dúró
0: dáadáa. Ẹ̀yin tí ó wà kéé pẹ̀lú ara rẹ̀. Ẹ̀yin tí ó wà kéé pẹ̀lú ara rẹ̀. Ẹ̀yin tí a ti fi rúbì àwọn àgbà síra láti pàdé ọdún pé jẹ̀ ọ̀rọ̀. Lọ́pọ̀ ẹ̀yẹ sùúrù pé ó yẹ kí ara.
1: Ẹ̀yin
0: ọ̀pọ̀ jẹ́ ẹ̀yẹ lágbára kùkùrù ayé.

láti mú tó tọ́ àti tó kàn ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ agbára di ọ̀tún ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń ṣaláìsàn dalára pípé ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ kúdìẹ̀ lékáyàbá kúdìẹ̀ abàsúndé abalékéyà ẹ̀mí tó ń sọ ikú di ọ̀ àyè.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dé tó dé gbogbo

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè á lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ ẹ gba agbára ọlọ́run kẹ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fo ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ọfẹ dáwọ lé nǹkan rí àyà rẹ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ dáwọ lé tí ò ní tẹsíbo tí ò ní tẹsíwájú odidi ọdún mẹrin lórí ìjọkan ṣoṣo èèyàn mẹrin ọdún mẹrin lórí ìjọkan èèyàn mẹrin nínú mẹrin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ṣé ẹ mọ̀ pé báńtọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yóò máa bá tiẹ̀ lọ. Gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ kí ọmọ rùn lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rí eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníyàn àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ yẹn ní o tún kọ ẹ dìjú yẹn dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: àti alábòjútó láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn kan mọ ìdúró wa ní ìjọ Apostles Christ Supreme Council.
1: Ìjọba the Baptist for over 2 years.
0: Àti tẹ̀wé ìjáde ó ti lé.

0: sí ni ìwọ yóò máa ṣe tí ó wù ọ bó ṣe wù ọ lọ́nà tó wù ọ.
1: Is the Bible to guide us in our doctrinal issues of the church?
0: Eléyìí dàbí bíbélì wa

0: ìṣòro tí a ní lójoojúmọ́.
1: There is no way we can do that without some people being dropped.
0: Tí a bá fẹ́ ṣe eléyìí, a ò lè ṣàmárí àwọn ènìyàn tó jẹ́ pé inú wọn lè má dùn sí.
1: And the Supreme Council decided.
0: Bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ tó ga jùlọ wá ṣe ìpinnu yìí.
1: That membership must be drawn from when all principal officers.
0: Pé àwọn tí ó wá jẹ́ ọ̀kan lára àwọn ìgbìmọ̀ tí ó ga jùlọ yìí, àkọ́kọ́ ni pé àwọn aláṣẹ.
1: Then all national officers.
0: Àti gbogbo àwọn òṣìṣẹ́ secretariat.
1: National officers.
0: Àwọn olùdarí ti gbogbogbò kan ní ẹ̀ka kọ̀ọ̀kan.
1: Okay, we have 20 there.
0: A ní bí ogún níbẹ̀.
1: Then all chairmen and of boards and committees.
0: Àti àwọn tí a tún lè pè sínú ìpàdé ni àwọn alága committee kọ̀ọ̀kan tàbí ìgbìmọ̀ kọ̀ọ̀kan tí a yàn láti bójútó ibì kan.
1: 21 + 20, that's 41.
0: Tàbá rò mọ́ra wọn, ó ti jẹ́ 40 ó lé kan.
1: Then some representative of towns, zones or whatever.
0: Àti àwọn aṣojú àwọn ìlú kọ̀ọ̀kan tàbí ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà wà níbẹ̀.
1: Lagos has 33 quality councils.
0: Fún àpẹẹrẹ, ìlú Èkó ní ẹkùn bí 33.
1: We ask them to bring 6.
0: A ní kán mú 6 wá.
1: Am I communicating?
0: Ṣé ẹ̀ ń tẹ̀lé mi?
1: Ìbàdàn has 17. We ask them to bring 4.
0: Ìbàdàn ní 17, a ní kán mú 4 wá.
1: Àkúrẹ́ has 13, they brought 4.
0: Àkúrẹ́ ní 13, a ní kán mú aṣojú 4 wá.
1: We gave Oṣogbo and Everon, gave them 3.
0: Gbogbo Oṣogbo àti agbègbè rẹ̀, a fún yín ní 3.
1: So by time everything by law.
0: Nípa bẹ́ẹ̀, nípa òfin.
1: The legal officer must be a member.
0: Olùmọ̀ràn nípa ti òfin náà gbọ́dọ̀ wà nbẹ̀.
1: And the mouthpiece, who is the PRO, must be a member.
0: Bákan náà, alukoro ìjọ náà gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú wọn.
1: The Sunday school superintendent must be a member.
0: Alábòjútó àgbà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi náà gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú wọn.
1: Have we not covered 120?
0: Nípa bẹ́ẹ̀, a rí pé 100 ènìyàn tí ó
1: kórajọpọ̀ yìí ti pé
0: láti àwọn ìdàkejì wa.
1: Their number is under 90.
0: Àwọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀.
1: And they are more than us.
0: Wọ́n jù wá lọ, gbogbo ìkórajọpọ̀ wọn tiẹ̀ tó ọgọ́rùn-ún.
1: Please, I'm begging AGSS, if you are not a member of Supreme Council, I will call Baba Onagua. O ń bọ̀ wá kan ẹ, you are next.
0: A nípa bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin AGS, ẹ má bínú pé ẹ ò sí lára ìgbìmọ̀ tó ga jùlọ yìí, ẹ farabalẹ̀, ó ń kàn yín bọ̀ wá.
1: I hope I've explained the rationale behind that.
0: Mo rò pé gbogbo àlàyé ti ṣe yé wa yé kéékèé.
1: Ṣé ẹ gbà wá gbọ́?
0: Do you believe in us?
1: Bó bá gbà wá gbọ́, ẹ kí hallelujah kan. Ẹ máa dáhùn o. Ṣé àtúndá this our command line? Now, I'm finishing up.
0: Ilé wa jẹ́ ìlà bí àṣẹ ṣe ń jáde.
1: Gbogbo àwa pastor pátápátá.
0: All the pastors.
1: No matter your category.
0: Gbogbo ìpele tí òwò bá wà.
2: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: To the gas lieutenant.
0: Gbogbo àwọn olùṣọ́àgùntàn la gbọ́dọ̀ máa jábọ̀, la gbọ́dọ̀ máa dáhùn sí àṣẹ alábòjútó àgbà.
1: Ẹ̀yin tẹ́tìmọ̀ pastor Henry nígbà tí ń jọ́ṣe catechist, don't bypass Pastor Onagua to go to Henry, he will not answer you.
0: Nípa bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ ti mọ ààrẹ nígbà tí wọn ti débi tí wọ́n wà yìí, ẹ má ti torí ẹ̀ gba alábòjútó àgbà sẹ́gbẹ́ kankan lọ bá ààrẹ rárá o.
1: All wòlíìs and prophets dey report to general evangelist.
0: Bẹ́ẹ̀ ni gbogbo àwọn wòlíì àti ajínrere abẹ́ àkóso ajínrere àgbà náà wà.
1: And they have a servant boy there.
0: Wọ́n sì ní ìránṣẹ́ kan níbẹ̀.
1: Who coordinates everything they do because all the correspondences go through him.
0: Nítorí pé gbogbo ìwé tí ẹ bá ń kọ, ó ń gba ọ̀dọ́ rẹ̀ kọjá lọ sọ́dọ̀ wọn.
1: So you report now to the president through the general secretary.
0: Nípa bẹ́ẹ̀, nípa ìyẹn ni pé akọ̀wé àgbà ni gbogbo ìwé yín gbọ́dọ̀ gba ọ̀dọ́ rẹ̀ kọjá lọ sọ́dọ̀ ààrẹ.
1: Amen.
0: Amen.
1: The other one that is giving us problem.
0: Ìkan mìíràn tí ó fún wa ní ìṣòro nìyí.
1: The issue of delegation of duties.
0: Ó wá jẹ́ bí a ṣe yan iṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan.
1: Kò sí foreman, àṣejù ni foreman.
0: Kò sí, there is nothing like foreman, that is just going extra mile.
1: What we are experiencing all over the world now.
0: gbogbo iriri ti a ri ni gbogbo